ẹni náà nsá sọ ọbẹ sáyé na yẹsi ẹnu nu na àwọn ọmọkye a yẹsẹ yẹsi sọ nínú ẹnkọkọ bi gyina wọn bi sá sá abirante a yẹ kó ni yàtí sẹ ẹsẹ ọbẹ sáyé na bọbọ di ẹkọ sọnà na ọbọfọ bi fi wọn ti bẹ kẹjọ nsẹ hẹ adé na mo rí àti àti fọ wọn fún mi ní ọmọ yẹn sọ yẹ wọn fún ọ sọ ni òní à lukas mpa ti ẹbi ẹnu náà yẹ ẹsẹ sẹ ẹjọ sí mi ẹnu ẹkọ fún mi nsí ẹnu. I'm on the radio, I said, oh, yeah, I'm so young, you know, I know, you're